ẹni ti na ọfa asẹ sẹ bebi amẹkọ na hono ma na ọbẹkọ ni we na yes wa yin si echiri ani nyina ye amen awusia ana ayẹ ayẹ hu bọbọ bọ so ne da to so mi ensa afim pimi no ani edu no ezia na busia dia tie nie yesi afim yi etwa ne fo no maako maako 153 days. Yankee,